Naija FM 102.7 ìrídíò manana ayé pẹ̀lú venue yèmí ayọ̀ nẹ́mi gwamẹ́ni máa gbọ́ kò ṣe é.

Ayé wa ni yo, ayé wa ni yo lọ́wọ́, ṣùgbọ́n a ní fọkàn balẹ̀, a lè máa nílé lórí o, òrèǹté ló dé kàn pé ní o, ẹ bá mi kí yóò wúre, ṣáláṣí máa wúre, ṣáláṣí máa wúre.